ọtí ó sọ mí nù wá sọ mí nù ó dáná sí o wá dáná sí o ọtí sáadá bẹbẹ sáwọn ní mi kábọ ní esu wa nù bẹsẹ sáwọn ọtí mami káì wò ọtí káì fi wọn máa fura bẹrẹ mu ní ẹnẹ káì fi àwọn tí wọn àwọn kọ ọmú rẹ bi mami sọ àwọn yàrá dodo a ẹ bọ wọ.